Oluwatobi ní Sioni. Ó sì jọba lórí orílẹ̀-èdè. Jẹ́ kí wọ́n yan orúkọ rẹ tí ó tóbi tí ó sì

àti àwọn tí ó tẹ̀lé sínú rẹ̀. Nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkú, ó sì gbé àwọn ìṣọ́ omi. Ta ni yóò kú orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú, ẹni tí ó gbé ọkàn rẹ̀ kalẹ̀ sókè sí ọsán tí kò sì kúra ẹ̀tọ̀, òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹ̀bùkún Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀, tí ń ṣàbẹ́rì rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀rọ, kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọ lọ́wọ́. Ta ni ọba ọ̀gbọ́n? Olúwa tí ó le, tí ó lágbára, Olúwa tí ó lágbára ní òkú. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀rọ, kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọ lọ́wọ́. Ta ni ọba ọ̀gbọ́n? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun.